G B P E G K L M N O O P R C S H T U V E. Bẹ́ẹ̀ni Yorùbá ṣe rí ọ̀gbẹ́ni. Bẹ́ẹ̀ni Yorùbá ṣe rí. Bẹ́ẹ̀ni Yorùbá ṣe rí ọ̀gbẹ́ni. Bẹ́ẹ̀ni Yorùbá ṣe rí. Bẹ́ẹ̀ni Yorùbá ṣe rí ọ̀gbẹ́ni. Bẹ́ẹ̀ni Yorùbá ṣe rí.